0: ayọ olúwa pa mí lẹ́rìn ìbùnú ẹ̀rín ayọ.
1: Ẹ̀rín ni yóò ṣí, ẹ̀rín ni yóò yọrí ṣí.

sí ni níyè láti mọ ohun tó tọ́ àti ohun tó kàn. Ẹ kú ìkàlẹ̀ ẹ̀mí tó ń sọ agbára di ọ̀tun. Ẹ kú ìkàlẹ̀ ẹ̀mí tó ń sọ aláìsàn dalára pípé. Ẹ kú ìkàlẹ̀ ẹ̀mí tó ń sọ kúdìẹ̀. Lé káyá bá kúdìẹ̀ àbàsùnlé àbálékéyà. Ẹ̀mí tó ń sọ ikú di ọ̀ àyè.